ẹnu ni mẹ kàn ń wo ọsíwé yẹn adúmọ ẹnyẹwẹ ní sọ ọjà ń sáfọ sọ ọjà mi ní jẹ ní firi bọ ní ihun wá ti.